0: tọ́dọ̀ mi tọ́rẹ mi tó pè ní mi ó tó pè ní mi dé so fm 104.3 hold on wẹ̀ kẹtẹ̀ tọpẹ́ tán ṣe gbé lọ sí ẹ̀mí dẹ̀ prezeski ewé mẹ́rin ọmọ jí mi tó pè ní lọ́pọ̀lọpọ̀ mi tán èrò kú ọkú tó tán lẹ́yìn mi sì kàn pé máa tó nú yìí àdóyè ní tó kàn káká bóná yọrọ mi ń ṣe ṣẹ́ tó wọ́n dọ̀kọ́ tó pè mí tán mẹ́ tí wọ́n mi kéèké ní bá wọn lẹ́ bá pò ọ̀hún ìnà tó pè tán nú yìí bókànlá fúlẹ̀ tata dèjì ṣe ṣẹ́ tó ìnà fúlẹ̀ ṣe ṣẹ́ tó tà inú wa dó tó mí gbọ̀n náà bọ́ ní o tún ẹ̀ mọ́ sọ́n ṣe pè tán ààyè nẹ̀ wọ́n máa ná bá náà dọ̀kọ́ tó kọ́ ọmọ ẹ̀ka mi ọ̀hún tó pè tán ní ṣe ṣẹ́ tó bókàwọn sora jù wa tó pè ń lò wú mẹ́ bókà wá bínú tó mi fi bó náà tó pè nú mẹ́rin fi jùlọ sẹ́lẹ̀ lóye lóye kúnú tó pè nú mi o.
1: jago
0: ẹ àdìyẹ èèpọ̀ fídẹ́fọ́ anáramíjẹ èkún tó pè nú mi o òun tó pè nú mẹ́rin fi jùlọ sẹ́lẹ̀ bí bó tó pè nú táwọn ní sẹ́jà kìsù ṣe ṣẹ́dọ̀ bó hẹ́ ń tán lẹ́bi ṣẹṣẹ pọ́n nga wọn sọ ládùn kúròpọ̀ wa wọn sọ ládùn kúròpọ̀ wa n tó pè ní lòpòlòpò mi tán lẹbi gbọdọ mi lọ fún kàn jí bó ṣe péléte kan lé mi kọ́ ló bá gbẹ ìdáhùn ló ọgbẹ tọdù bí ba lò papọ̀.
2: ẹgbẹ́ ń fíjó sẹ́wọ́ ìtọ́gbìn wọ́n yà yẹ.
1: ẹ̀yà pápá.
0: ẹ wá sọ́nbọ̀ náà pélé bí ìbọ̀rọ̀gbọ́ tó gbé rà. kó bá wà.
2: ẹgbẹ́ fíjó sẹ́ tọ̀gbìn ní ayé mẹ́.
0: ní amúlá múlá di tọ̀wẹ̀ àtúnfi
2: tọ̀wẹ̀
0: mo ń lọ tọ́kọ̀ ẹ̀ n ká lọ tọ́kọ̀ ẹ̀ àfúrékété ọmọkọ bí ọkùnrin pé wà á ti
2: di
0: tọ́gbìn òfin ìdíwọ̀n náà tọ́gbìn pẹ̀lú wọn náà tọ́gbìn dáhó.
2: aliyoyo ti
1: pa ọgbọ́n wọn àpapa.
2: kọ́ alẹ́ rẹ̀ rivers and wẹ̀rẹ̀ a.
0: mo n kò sí fìlà ń pọ̀ndẹ́kùn gbé wọn náà gbọ́ kẹ́dọ́mẹ̀ wọn náà gbẹ̀ ọ̀ náà gbọ́ kẹ́dọ́mẹ̀ fìtẹ́rẹ́ pò lò dán fitẹrẹ po.
2: agbọkẹrẹ náà ayi gangan sunmẹ.
0: ẹnẹ ayi gangan sunmẹ. ngosi gangan sunmẹ ne ye tẹ́ẹ̀dẹ̀ náà yọrọ mi alo ngosi gangan sunmẹ.
2: ayi logo sunpa.
0: ayi logo sunpa ngosi logo sunpa.
2: ayi koko to mẹ.
0: bayi kokoji.
2: kokoji.
0: bayi kpawo. bayi xeviye xevieli kran.
2: xevieli kran.
0: bona ngosi fẹ.
2: ayiwa ayi xevieli kran kò tó yi kpawo.
0: ayi xevieli kran kò tó yi kpawo. Ede na ma nɔ te kpawo.
2: A nɔ te fina.
0: A nɔ te fina.
2: Wa a kɔsɔn tiɲɛ ne fina.
0: Do ese na gbɔ kile ko bɛ de kɔsɔn na yɔrɔ mi ya. Ma nɔ fi dɛ.
2: Nɔ a kɔsɔn koro a kpawo kpa fɛnɛ toro lo.
0: O ŋa na sɛ bena itɔri sin.
2: Na
0: na lɛ sɛ kun. Ayi mɛ nye tɔn de
2: de bɛ. Ne wa cira kun fɛ dɛ.
0: Bɔn na kun wa cira kun fɛ. N cɛ ko sin a cira kun fɛ.
2: A gba cira kun fɛ. A bi yɔ tɔri bositɔ.
0: Dɔ ma gbɔ tɔkɔli. Do nyaroko tɔkɔli nyaroko do tɔkɔli bɔ misɔn se gbetɔn ayi dɔ mi kun sɔrɔ se o ɛ zɔn pepe atui ami si wɔn ya mɛ
2: a
0: jo kunfɛ do tɔkɔli yɛ de si.
2: o mɔ tí o yi tɔli bosi to wa.
0: ɔhɔn tɔkɔli fiyɛ de yɛrɛ tɔkɔli de yɛrɛ tobi yɛ kpase kpawo pɛlɛ a mɔ tɔkɔli tso bɔra di bɔra di do o ŋun dogbe ne koro kpɔmi tɔlɛ bi dɔ mi o sɛkule de kɔn lɛ mi kɔnɔ ba gbɛ dɔn mẹ́mí kí n tó kó dóun débú ló ti jẹ́ wẹ́ àdúrà tó kó nù máa ò jẹ́ wẹ́ etí gba ọlọ́pàá débú òun ló kó tán dóun máa wọ́ ẹ̀ eyín vivi ọwọ́ àwọn ohun tó kú eka yín yẹn fìlẹ́ ọwọ́ àwọn ohun èlẹ̀ tó kú ló mi sì wá gbẹmí mi ràn mọ́ káká ṣe sọ yìí alìdè tí yín bọ ẹ̀sán tọrọ lọ́sọ ẹ̀fí ọ̀gbẹ̀dẹ̀ amámọ́lá kúrúbọ̀ ọ́ akàràntẹ́pọ̀ egolo àmọ ká mọ kpó akara mọ tó domẹ wẹ tóbó yìí fi akoyọ òun bíọ mi gbọdọ mi jírẹlẹ ẹsẹ ibìdá lọ tọmẹ bó bíọ kpọ náà jọrọ tán ní ìwíwá lóye wẹ tún dé nánà gbọn bó yọndó kó ló kpó mi tán lẹyìn ewẹ tún ìdòkú pọ anáàdó tó tó pé òun dòkú anáàdó àzizọ náà kàn ló kú dó ẹ anáàdó afọ kásádá fọ mi òun dòkú ló bẹ tẹ ọyà dé zèdó ayi tó emẹ lọ mi ló bẹ tẹ nua zèrè ọmọ pọ wọn ẹsan fẹ ònú ẹdìyàn wọn ń tó gbẹnu mẹ bí mẹ kọ́nà bá bọ́nà ná yọrọ mi bàzọ ìtàn lẹ́sán ọ̀ má sì yọrọ mi bọ́dọ̀ kó tó gbẹmí tó máa lówó kọ́nà dótó mi lẹ́yọ mi ló pe tán tó nu mi ẹ mẹ ká gbọ̀ wónú gbopo la li ji bo pe ngbe aso mele e ma pon to mo wo kan we sun e ve son tete fle fle do fle le we do ku du egbe bo mi to ku ku nu fle le bi me ka ji egbe be ma ye we lo si yin ale o mi na ro ku egbe to ndo poropo mi tan le bi we mi na din lo bo da yi mi me do tito ji le won mi ahmed o keke mi tan le ko de ji bo ndo pe tan to nu mi we ya o ni gari o eno gari o so cho inu atero gari so o
1: oh na.
2: You want you?
1: Such a blow.
0: You don't come to Jerea. Talk about Toti.
1: I'm a baby. You're
3: a toy. You're a toy.
2: You're a toy.
0: Ama flame no more here. Make do ye me ye o. Ati si se ho nu e. So mi,
3: e ho mi o do bi. Ya to bo tro mi to le ko no mi ko am ko ra gba sa ko mo fo. E so ho mo.
0: Eh. Un ta ko ti kada pa te fi. A se a Christian gangbazo. E ro mi to gbe nu bi se do dani.
1: Na. O ndo gbe nu akuno gbe ro to e fo mi bo nfun yi. Awa chizi a fo chizi nu kun chi monu to che se nu de mi nu fun po won bo mi nu chi ti gadan mi nu tun ro o nu enu yoro nu jijre da ho eyan yi do mi nu ku zame zame we me ron level de nu ku ron level fun we me ah nu pe ton do nu aku na pe bisisi we binu bon dogbe nu toro mi tole me lo fide fide le dogbe nu mi me bi o dogbe nu fayo mi henu po do tani mo mo ti henu opo bi egbe o bi o dagbenu mi bi lo
2: ami
1: bi o dagbenu me ko fo egbe bi fi debu de mi de o bi o dagbenu mi eh dagbe o ekran wa ti chenu
0: akwade akwade mi na di lo bona yi o apakoko do medele ro mi ye ro mo do no yonga yi agba apakoko
2: ta date besu
0: aha
2: an share e an no so
0: eh on mi awa pa koko go
2: dans sa vibration positive
1: parce qu'il y en a de négatives aussi
0: gadi ka ho ton bia
2: o mi an do ke klenu ma o peru to ho do eni so kemi do mi wa fi e di o mi do na be sin nous vivons mais car dans mes bras mes biens mais so body do
0: toi quoi nous m'as ouais
2: eh oh mitoni ah mais quoi bon toi quoi bon fibi quoi tu tu vois là ouais
1: oh ganji ou akare borote
2: ah bon nous plombé elle bon a plomb tout temps igbe yo et na ze do propos mi ton do khosa fe di alianu da lotome do alianu emi

0: raison.
1: Lọ́kọ́ ẹ fi kọ̀ ẹ sílẹ̀ tọmọ-tọmọ.
0: Bọ̀ àsúmitàn tó gbẹ́mi dá ìgbọ́dọ̀ fi pọ̀ bí.
1: Ó náà wò lálàáfíà.
0: Èdè mi kúrò jíjọ o.
1: Ọ̀tọ̀ tó ń ti fẹ́.
0: Tí àǹsán lè gbẹ́mi dá mi o.
1: Ẹ ká àlàáfíà ó máa jáde nínú ọ̀rọ̀ tó bá ń jáde lẹ́nu ẹ.
0: Ìjọba ni jíjọ o nínú tọ́ sí ọwọ́ rẹ tọ́ sínú mi tọ́ mẹ́ọ́ mẹ́.
1: Ìwé Efésù sọ̀rọ̀ kan fún wa orí kẹrin.
0: Wẹ́ẹ́ fẹ́ sí ẹ̀ta ẹ̀tún ẹni rọ̀ ọ́ dẹnu mi.
1: Ìwé Efésù orí kẹrin ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n tí di ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n àti tí di di ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. Ephesians chapter 4 verse number 26, 27 and 29.
0: Ephesians chapter 4 verse 26,
1: yes.
0: 27 and 29.
1: Ẹ kà á fún mi.
0: Mi fi ara mi.
2: Si vous vous mettez en colère.
1: Ṣogbọ́.
2: Ne péchez point.
0: Mi si ko mi o mi ma wa yin ado.
1: Yes.
2: Que le soleil ne se couche pas sur votre colère.
0: Ko ni no ko si fani ma yi ko ro ko me si si mi ton ti o.
2: Ne donnez pas assez au diable.
0: Ni ma ka so na vivo legba o.
2: Que celui qui dérobe ne dérobe plus.
0: Na me no jajo ni ma fa jajo de o.
2: Mais plutôt qu'il travaille.
0: Amo ni wa zo.
2: En faisant de ses mains ce qui est bien.
0: Na mo te do ya lo e to mo do wa nu dagbe.
2: Pour avoir de quoi donner à celui qui est dans le besoin.
0: Na mo te do mo nde na mo te do na me de ro ma tin do me.
1: Baba maman.
0: Papa maman.
1: Ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà báyìí.
0: Mi jẹ́dẹ̀ kò jílé.
1: Fún àwọn ọmọ yín.
0: Náà fi mi tan lẹ̀.
1: Gbogbo àwọn ọmọ tí ò rọ́nà lọ.
0: Òvíre máa mú alido yá.
1: Ẹ̀yin lẹ́fà o.
0: Mi dẹ́wẹ̀ zan.
1: Èpè pọ̀ o.
0: Nù dídú ọ̀sùn pọ̀.
1: Èpè ti pọ̀ jù lórí àwọn ọmọ.
0: Nù dídú ọ̀sùn pọ̀ rò fílẹ̀ jí.
1: O ní àkóse nǹkan kan.
0: Á mi rẹ̀ máa wà ń dé.
1: Kí ni o ṣe nǹkan?
0: Ètè máa wà ń dé.
1: Èpè tó o ṣẹ́ fún àwọn ọmọ yìí.
0: Nù dé mi dọ̀ fìyẹ lọ́lẹ̀ o.
1: Èpè náà ti dá wọn dúró.
0: Nù dídú ẹ̀dọ̀ yẹ tè.
1: Ó ti dá wọn dúró.
0: Èkó dọ̀ yẹ tè.
1: Wọn ò rí ògolo báyìí.
0: Èwo gígọ́ sádìyàn mẹ́.
1: Gbogbo wọn hán kàwé. Òmíràn fi lè wé sílẹ̀.
0: Délẹ̀ ju àṣọ mi do.
1: Ẹlòmíràn ó lọ ń gun ọ̀kadà káàkiri.
0: Èrò kẹ̀kẹ́ kún pẹ̀wẹ̀.
1: Ìwọ ló fà á.
0: Mi dẹ́wẹ̀ zan.
1: Èpè ti pọ̀ jù.
0: Nù dídú ọ̀sùn pọ̀.
1: Èpè tó ṣẹ́.
0: Nù dé mi dó.
1: O bá máa pe orúkọ àwọn ọmọ yẹn báyìí.
0: Di omi nanu yìí lọ fìọ́lẹ̀ sí nǹkan ròpòrò.
1: Kò máa gbàdúrà fún
0: wọn. Mo náà jẹrẹ akọnu yẹn.
1: Ẹ̀yin ọmọ náà.
0: Mi ò fílẹ̀ dé sùn.
1: Tẹ́ ń pe àwọn òbí yín ní àjẹ́.
0: Dénú yìí lọ méjì tọ́ mi tán lẹ́nu àzẹ́tọ́.
1: Èmèrè ni àbíkú ni.
0: Méjì tọ́ tí ọtọ mi gbẹ́ sí gbẹ́wẹ̀. O àbíkú gbẹ́wẹ̀.
1: Ọmọ tẹ́jọ bá bí.
0: O vide o dájí ọ.
1: Kí ni yóò jẹ́?
0: E tẹ́wẹ̀ fìyọ̀ káàna yín wẹ̀.
1: Eku ni yóò jẹ́?
0: Ohun àjàkáwẹ̀ náà yàn.
1: O mà pé ọmọ ejò gangan ni wọn náà jẹ.
0: Ní túná jẹ́ mẹ́rin ọ̀dà fi ọ̀dà wa ẹdẹ sún yàn
1: ẹ. O ń pe màmá ẹ lájẹ bàbá ẹ àjẹ.
0: Mìíràn yóò tọ́ mi tọrọ da lọ́nà mi tọrọ da.
1: Ọmọ kí ni wọ́n wá jẹ́?
0: Àzẹ́tọ́ e tẹ́ mi dẹ́wà yín.
1: O mà pá jẹ gangan ni
0: wọn náà. Mi dẹ́sùn túnú àzẹ́ pàmílẹ̀ mi dẹ́sùn yàn.
1: Ẹ máa pariwo káàkiri pàjẹ́ ni màmá
0: ẹ. Níbo àpá dọ́gbẹ́rọ̀ jẹ́ mẹ́rin nu ẹmí tọ́ àzẹ́tọ́ lẹ́bọ̀.
1: Ṣé bí ọ̀rọ̀ òdì?
0: N kú àgọ́.
1: Ẹ máa sọ nu ilé yín náà
0: nìyẹn. Ẹwẹ̀ dé iná dọ́gbọ̀rọ̀ kẹ́mi dẹ́tọ̀.
1: O ní òjẹ́ kẹ́ ẹran láàánú.
0: Ẹ jẹ́ sọmọ kú àgọ́ sómi mọ̀lẹ́bí lánàá.
1: Ìwọ lọ yí padà lẹ́nu.
0: Wẹ ilé fọ́jọ́rò egbe.
1: Sọ̀rọ̀.
0: Dọ̀kọ́.
1: Tí yóò di ènìyàn tí yóò mú ènìyàn dúró.
0: Dénà gẹ̀gbẹ́ tọ́ ló dòró tè.
1: Mọ̀ máa ba orúkọ èèyàn jẹ́
0: mọ́. Mi máa sọ́nà gẹ̀gbẹ́ tọ́ sí nǹkan ẹ̀gbẹ́.
1: Mọ̀ máa ṣé pè mọ́.
0: Mi máa sọ́nà dọ́nu dè o.
1: Yí padà lẹ́nu.
0: Lẹ́fọ́jọ́ ẹgbẹ́.
1: Yóò sì dára fún
0: ẹ. Ẹná lẹ́fọ́ yánnú mi.
1: Ibi ìlànà mi lọ́wọ́
0: dẹ. Kí wẹ̀ gbọ́ ọ̀rọ̀ nú mi jẹ.
1: Torí mo fẹ́ gbàdúrà fún àwọn ènìyàn.
0: Yóò ń jáwọ́ rẹ̀ náà mi délẹ̀.
1: Tí wọ́n ti fi èpè.
0: Dé kò sẹ́nu dídọ́.
1: Tọ́ ti fi bayé ọkọ wọn jẹ́.
0: Mo tó kí asú yẹ tán.
1: Ẹlòmíràn ti fi èpè.
0: Mẹ́rẹ́lẹ̀ sẹ́nu dídọ́.
1: Ó ti fi bayé ìyàwó ẹ̀ jẹ́.
0: Mo
1: kí así tọ́ ti
0: fi
1: sá sí
0: pé.
1: Mẹ́rẹ́lẹ̀
0: ekoro ko gba ko ko sawe
1: ko ri iwe igbelu
0: e mo we ma na mo te dono to me a
1: ko ri sese
0: e mo azowa
1: ninu iya ti o si
0: mi iya po ti opo mewe
1: epe lo po ju lori omo yi
0: ijo esu poro fiyo ji si
1: ona gbodo si fun omo
0: ani na hunu fiyo
1: e ti n se pe ju nu ile
0: yin ikoro donu me dino kemi
1: inu ile yin se le tan tin gbadura ipe ni sa
0: o kemi de tonu eyin pere gbe bagbe tonu na bi o a donu je mi na do me
1: e wa yi pada si ile adura le
0: ni di ọkọ ènìyàn gbẹ̀sùn òde sí pẹ́gbẹ́
1: lọ. Ilé ìlọ́lúwa ràn mí lọ́wọ́
0: jẹ́. Ìwẹ̀ kúnà gbọ́ ọ̀rọ̀ mi jẹ́.
1: Máa wí tẹ̀lé mi.
0: Sọ pé Jọ́mi.
1: Sọ wípé Jésù.
0: Sọ Jésù.
1: Gbogbo èpè tí mo ti ṣẹ́.
0: Ọnù ọlọ́pàá dé kò dólẹ̀.
1: Olúwa jẹ́ kí àánú ṣògo lórí ìdájọ́.
0: Olúwa náà lẹ́bí nínú àọ́rù rò pé dídájí.
1: Ọmọ mi kankan ò ní jìyà mọ́.
0: Òbí jèdè wùnáfà jìyà.
1: Ọkọ mi ò ní jìyà mọ́.
0: Àsìtìẹ́nà jìyà dé yà.
1: Ìyàwó mi ò ní jìyà mọ́.
0: Àsìtìẹ́nà sọ jìyà dé
1: yà. Orí rere kó wọnú ilé mi wà.
0: Dàgbẹ́ níbi ọpẹ́ jẹ́gbẹ́ wá.
1: Orí rere ko wonu ise aya mi wa
0: ni bi o si che si
1: aso ori rere ko wonu ise oko mi wa
0: gbe ni bi asu che si aso mi
1: ori rere ko sele lorilede mi
0: gbe ni joro to mi to me
1: alafia ko joba
0: jo onidu asu
1: orilede mi oni chuka
0: o to che na gbado wa
1: o ni sele
0: won na jo gbe de
1: ha ebi oni pa wa mo
0: venance mi de ha
1: o so na ti mo se so
0: mi de nori doro
1: mi oruko jesu
0: yi jesu to me
1: oluwa wa
0: eh okuna mi ton
1: yo dara fun wa
0: en ala fanyo nu mi
1: o le pe wole bayi
0: ah e ti anayi lo
1: o de le fi atejise ranse
0: mo ro ku age ale fo do we se do
1: to ba ni ebe adura
0: endu ado o de si bi ode na bi o
1: o le fi ranse sori 01
0: age ranse do 01
1: 96
0: 96
1: 12
0: 12
1: 30
0: 30
1: 73
0: 73
1: 01
0: 01
1: 96
0: 96
1: 12
0: 12
1: 30
0: 30
1: 73
0: 73
1: to ba je pe iwo kuro lati orilede Nigeria ni
0: mi de to si awon ni gbe didan e
1: o le fi kini eranse sori 0
0: mi ke mi na zenu sedo
1: plus 22 plus 234
0: mi na sedo plus 234
1: 80
0: 80
1: 64
0: 64
1: 41
0: 41
1: 14
0: 14
1: 54
0: 54
1: 4
0: 4
1: yo si dara fun wa
0: en ala fanyo nu mi
1: sugbon le pe sori radio topa ba
0: amomi gan mi na yo dino radio topa
1: fun adura fun idile meje
0: na when do ten wede
1: tori ani ifami royan ni asale
0: gomi fodo ode ami si satan gbadamu
1: ni gbogbo orilede bibi ti jo iwa
0: bi me fi di agun e lode o
1: ifami royan
0: ami si sade
1: 01
0: 01
1: 21
0: 21
1: 31
0: 31
1: 45
0: 45
1: 32
0: 32
1: radio topa
0: iraro radio topa
1: o le pe wa ranse
0: bayi agana yiro mi
1: hello
0: hello
1: e ma kuro le o
0: ni ku do gbada
1: e fohun soke o
0: mi kekle mi se gbe daga
1: lati lu o eh eh
0: so fita mi rasin
1: okay ki le nfe
0: e te ba mi de
1: ki lo se oko yin
0: e te ru asu mi tan wa we
1: e ti fi binu soro odi si
0: mi o se ko gbe ko me gbe bo do ko ro jitan
1: gbogbo nkan wa daru fun
0: won lebi wa wulu ni lo
1: gbogbo e mo daru ni
0: edo eno nu ipere eno le dote
1: e ja gbadura
0: ni gbo mi ni hode
1: e mo pe oruko okunrin na awa o gbadura adura o lo ba nibi to ba wa
0: mi na hode bode na imo suno lo fide bu de de o
1: to ra won eyan le mo
0: mi ma yo yin ko to
1: o ri mele ke ya we lo nse ni
0: won so be na wa du asu asi to eno nu e to wa we na do
1: oruko jesu
0: ni jesu to me
1: bi mama yi se jewo le ni
0: e mama e lo yi gbedo egbe o
1: okunrin na
0: sunu o
1: o ya ko gba itusi
0: o ya ni yi tun la yi
1: o ti wu ya we lati je ko sori rere leyin to gbo oro olorun si
0: jo asito nu asomi to ni wadagbe wenu ene
1: o ya okunrin na
0: o do ya sunu o
1: ogo e ko dide ko fere ti fara
0: o ti te bo ja
1: mi o ko jesu ni
0: adura jesu kristi si come mi o de te
1: o ti ri be
0: e ko yin mo
1: o dabo
0: e labo
1: 01 21 31 45 32
0: 45
1: gbogbo iwo to ti fi o oro di di oko e mole
0: e ko ago bo bla su ton da yo
1: oko na gbodo dide bayi o
0: sunu odo na tite
1: o gbodo sori rere
0: o na wa tara gbe
1: ipo to ye kokunrin miran wa ko lo wa
0: ye me je ka ro sun lele ninu owo e de amen
1: iya yi ti poju
0: ya su po
1: hello
0: hello
1: we hello we hello oruko ti yin
0: nemi no yin
1: Nice to see you. Okay, kila nfe mo ba fun mama. E te ba mi
0: de.
3: Nje mi ni ho de na mi, na won to
1: se. Ehn, se eyin na mo se pe foko yin ni.
0: Mi de suno donu asu mi ton we ya.
3: Hello.
1: Hello, a ngbo yin.
0: Mi no donu asu mi ton we ya.
1: Hello. Awon omo yin ko.
0: Ba fi mi ton le lo.
3: Ehn, mo no donu ye mi ho de na fi ta ni bi awon to la mi.
1: Okay. E ja gbadura.
0: Ni gba mi
1: ni. Oruko Jesu.
0: Ni ko Jesu ton me.
1: Alaafia ko wonu idile wa.
0: Tijo oni bi ogun do me.
1: Idile yi o ni daru.
0: Won du e lo na wuluwa.
1: Jesu Oluwa wa.
0: Jesu Kristi akulu na mi ton.
1: O ti ri be.
0: E ko yin mo me.
1: awon eyan po ti won pe wole
0: o elesu po ba apelo pe gbe bi oro po e
1: we hello
0: hello
1: ogo ni fun baba loke
0: igbona to mi ton roji aga
1: 01
0: 01
1: okay hello
0: hello
1: e mo kuro le o
0: mi kudo gbada
1: adugbo le yin ti pe wa o
0: ka ti ede te